ẹmẹ hàn báyẹ bẹ́ẹ̀ bọ́ sọ ẹni ẹsàsẹ ní ẹsàsẹ sàkàsàkà ẹni ehununa ní esun.